0: ni orúkọ Jésù Kristi. Ni orúkọ ńlá ti Jésù Kristi. Bàbá wa àti Ọlọ́run wa. Ọba ti ọpẹ́ àti ìtọ́sí. Agbe ọga ayọ̀ ológun àṣẹ ọlọ́ba àwọn ọba. Ipe o bá wa bẹ̀rẹ̀ oṣù June pẹ̀lú ayọ̀ àti àlàáfíà. O dá wa sí ìdíje ọjọ́ ológun tó parí oṣù yìí. Láàrin ọ̀tá, láàrin ìdààmú Ọlọ́run. O fi wá sílẹ̀ fún ìgbé ayé. Bàbá ẹgbà ọpẹ́ wa o.
1: Ọmọ
0: ẹgbà yìí ló
1: kú lọ.
0: Ọlọ́run, ọba ẹjọ́ mélòó tó kú kí oṣù yìí kó parí Ọlọ́run wa. Bàbá máa kó di mọ̀ mẹ́rù lọ.
1: Àmì o Jésù Kristi.
0: Ayérayé Ọlọ́run ìyanu. Ire tó ń bá oṣù June yìí parí Ọlọ́run. Jésù Kristi ọmọ Ọlọ́run jẹ́ kó tó fún wa Ọlọ́run.
1: Àmì.
0: Bàbá jẹ́ kó tó wa lọ́wọ́
1: o. Àmì.
0: Nígbà táwọn tún wọnú oṣù keje. Ire tó wà nínú oṣù keje. Bàbá jẹ́ kó tó fún wa àti
1: ìlú Ọlọ́run. Àmì Jésù Kristi.
0: Ayérayé Ọlọ́run ìyanu. Atọrọ abẹbẹ fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Gbogbo ọ̀nà tá a ti lè gbà lẹ́sẹ̀ sí ọ. Ẹ̀ṣẹ̀ tá a ti lè ṣe tó ti jẹ́ kí gbogbo ohun kó di òkú nínú ayé wa. Nítorí ọ̀rọ̀ rẹ tó ní ká sọ tẹ́lẹ̀ sí àwọn egungun ọ̀yọ́. Kí wọ́n lè rí iyì. Jésù Kristi ọmọ Ọlọ́run. Gbogbo ẹ̀ṣẹ̀ tí a ti lè ṣe. Bàbá wa dáríjì wa.
1: Àmì o Jésù Kristi.
0: Bí a ti ń parí ìsọjí wa lónìí. Ọlọ́run gbogbo ohun tó dòkú nínú ayé wa tí ẹ̀ṣẹ̀ ti fà síbẹ̀. Bàbá jẹ́kọ́bẹ̀ sí máa gba ìjú sílẹ̀. Ọmọ jẹ́kọ́bẹ̀ sí máa gba ìjú
1: sílẹ̀.
0: Ẹ̀mọ́ ayé wa jẹ́kọ́bẹ̀ sí ní ìtumọ̀. Bí a ti ń lọ lẹ́yìn ìrìn àjò ọjọ́ kẹta yìí. Ohun rere tó yẹ wá tó yẹ ògbó Ọlọ́run. Bàbá jẹ́kọ́bẹ̀ sí máa bá wa lọ. Alágbára ògbó jẹ́kọ́ di mímọ̀ nínú ayé wa. Ọlọ́run ẹlẹ́dàá wa. Fíìsì òní síwájú rẹ bàbá wa bá wa pé lọ́jọ́
1: òní. Bàbá mímọ́
0: òwú agbára rẹ jẹ́ kó rìn láàrin wa. Ọlọ́run a fi àjọ̀dún ọdún kẹwa ìjọ ìsíwájú rẹ lẹ́dàá gbogbo ènìyàn. Olúwa wa bá wa pé
1: o. Àmì o Jésù Kristi.
0: Bá wa ṣe o.
1: Àmì.
0: Nígbà tájọ́ ìjọ bá parí Ọlọ́run èrè àjọ̀dún ọdún kẹwa jẹ́ kó tó forí kankan.
1: Àmì Jésù Kristi.
0: Gbogbo àwọn ènìyàn tí wọ́n ń bọ̀ wá bá wa ṣe àjọ̀dún náà. Ọlọ́run tí wọ́n ti fi ilé wọn sílẹ̀ jẹ́ kó padà sílé wọn pẹ̀lú
1: àwọn ènìyàn. Àmì Bàbá mímọ́.
0: Nígbà tí wọ́n bá padà dé ilé wọn ogún pé a lọ báwọn ṣe àjọ̀dún ló há yóò bàbá jẹ́ kó bẹ̀rẹ̀ ní jẹ́ títí
1: wọn. Àmì Bàbá mímọ́.
0: Ṣé àjọ̀dún ìjọ wa má jẹ́ kó dàrú
1: Ọlọ́run.
0: Ìjọ wa báyẹn kó wà ní títí pa
1: wọn. Àmì.
0: Ní àjọ̀dún ìbáyẹn ká rí wàhálà nínú ìjọ
1: wa. Àmì o Jésù Kristi.
0: Àwọn ohun tá a fẹ́ ṣe ní oṣù keje àti oṣù kẹjọ Ọlọ́run. Olúwa wa ṣe àfà àti òní ga.
1: Àmì Bàbá mímọ́.
0: Gbogbo àwọn ìrètí wa ọjọ́ tó ti pẹ́. Jésù Kristi ọmọ Ọlọ́run bàbá bẹ̀rẹ̀ sí ní máa mú iṣẹ́ fún wa.
1: Àmì.
0: Agbára mímọ́ rẹ̀ jẹ́ kó bẹ̀rẹ̀ sí ní máa tọ́
1: wọn. Àmì.
0: Àwọn ìwé wa wà níwájú rẹ̀ Jésù ọmọ Ọlọ́run. Bàbá ẹ̀kọ́ rẹ̀ dàmú o.
1: Àmì
0: Jésù Kristi. Gbogbo agbára rẹ̀ jẹ́ kó máa wà
1: pẹ̀lú wa. Àmì.
0: Gbogbo àwọn àgbà ìjọ wa bàbá Ọlọ́run agbára mímọ́ rẹ̀ máa kó dágbére fún wa.
1: Àmì o Jésù Kristi.
0: Ẹgbẹ́ kó wà nínú ìjọ yìí Jésù Kristi ọmọ Ọlọ́run. Orí àpáta rẹ la dúró lé bàbá báyìí ká yọ ṣubú.
1: Àmì Bàbá mímọ́.
0: Ọwọ́ Ọlọ́run jẹ́ kó bẹ̀rẹ̀ sí máa tọ́ wa.
1: Àmì.
0: Agbára mímọ́ rẹ̀ kó máa fi wá sílẹ̀.
1: Àmì.
0: Ọlọ́run máa fi ìdílé àwọn bàbá wa síwájú rẹ̀. Jésù Kristi ọmọ Ọlọ́run. Wọ́n ń dorí olórí àwòrán báyìí kó gbé títí wọn o.
1: Àmì Jésù Kristi.
0: Ọjọ́ kó rojú o.
1: Àmì.
0: Ọ̀nà wọn jẹ́ kó ráyè.
1: Àmì.
0: Ìjọ Ọlọ́run lápapọ̀ Ọlọ́run wa wà pẹ̀lú wa
1: o. Àmì o Jésù Kristi.
0: Ọdún 2026 ti parí lọ Jésù Kristi ọmọ Ọlọ́run. Orin tó wà nínú ọdún yìí bàbá jẹ́ kó jẹ́ ìpè fún wa.
1: Àmì Bàbá mímọ́.
0: Olóògbé Ọlọ́run.
1: Àmì.
0: Àwọn máa gbé ọ̀gá.
1: Àmì.
0: Ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa.
2: Àmì. Àmì. Àmì.
0: Orúkọ Jésù.
3: Bàbá wa ti bẹ̀ ní ọ̀la. Kí a bọ̀ fọ́kọ mímọ̀ rẹ̀. Kí ìjọba rẹ̀ dé. Ìfẹ́ fẹ́ ní láti láyé. Bí wọ́n ti ṣe ní ọ̀la. Ó máa lójú ọjọ́ wa lónìí. Darí ẹ̀ṣẹ̀ wa jù. Má darí ká tó ṣe wa. Má fàá sí ní dẹ́wò. Ọba lọ bí lè ṣe. Torí ìjọba ni tirẹ̀. Agbára ni tirẹ̀. Ògo ni tirẹ̀. Láíláí. Àmì. Má máa láṣẹ o. Ọba ti bá ní rí tí yóò fi rí dáadáa. Lórí oṣù June la mú ọpẹ́ ńlá wá. Òwúrọ̀ ni Sunday tó kẹ́yìn gbogbo Sunday nínú oṣù náà. Olúwa. gbogbo agbo ọgbẹ wa.
1: Amen.
3: Òun ní ìsọjí kẹrin nínú ìsọjí méje tó ní ká ṣe. Torí lọ́jọ́ kẹrin ló ní odáwòrán àti òṣùpá àmọ́ ìmọ́lẹ̀ ńlá. Ògo ẹnikẹ́ni má lè wúwọ̀ pọ̀ lọ. Oṣù tuntun táwọn òun wájú wa Olúwa dẹ́kótù wa lára dẹkara yọ̀bá ń bẹ̀. Bó ọmọ rẹ ti béèrè àjọ̀dún wa bẹ wájú Olúwa wa gbàkóso. Àwọn akọ́ lè máa yan, àwọn akọ́ lè máa gbé ọ̀gá ní orúkọ ọmọ rẹ kan ṣoṣo Jésù Kristì Olúwa wa.
4: Àmì àmì àmì lórúkọ Jésù. Hallelujah. Oh, Sana. Oh, Sana. Iye. Eyin Oluwa logo. Oh, Lord. Eh, ya ma tesu wa ni ni si wa ni pa ko ni ki a next 94 ni lu wa. Jesus, what's up, brother?

ẹ̀kọ́ kíkà wa àkọ́kọ́ fún ìsìn olóko tèmí títún ṣe ìsọjí ìwà pẹ̀lú. A ó rí nínú ìwé Job, orí 15.

Hesekini Tsitsideki. Job 15, from verse 1 to the end. Okabai. Nigba no ni any firsty. Ara tema. Down we pay. Olo mama soro y mwaso. Kyo si mafi afefe ila o nukwara re minu. Eseketa. Oune mafi aro yesoro tiko nyeri. Tabibe loro olo. Nime itiko le fisherere. Iwo shai beruti. Iwo si dia dura lono duwa ito lono. Nitori pe enu ara re ni o je wo enu ara re ni o je wo ese re iwo si yan awon alare kereke ni ayu ti ese kefa enu ara re ni o da olebu ni se mi ani eti ara re ni o je ti o iwo an se okunrin ti akobi tabi a da osaju awon oke iwo buru asiri olorun ri tabi iwo a da opoduro sodo ara re ese kesa kini iwo mo ti awa ko mo oye kini oyin o ti ko si ninu wa elewu ogbo ati ogurupe eyan wa pelu wa ti won poju baba re lo itunu olorun akere lodo re ohun asiri fun awa lodo re e se ti aya re fi da o ti ni da o kiri tabi kini oju re se wa iwa si ti iwo fi yi emi re pada lodi si olorun so si fi check iru oro be ki o ti enu re jade kini eniyan ti yo fi mo ati eni ti a ti mo obirin bi ti yo fi se olododo ese kedogun kiyesi ohun olorun ko gbẹkẹle awon eni mimo re ani awon orun ko mo ni oju re abo tori eniyan eni irira ati eleri ti o mu ese bi eni mu omi emi o fi han bo ti emi eyi ti emi si ri òhun ni èmi ò sì sọ tí àwọn ọlọ́gbọ́n ti sọ láti ọ̀dọ̀ àwọn bàbá wọn wá tí wọn kò sì fi pamọ́ àwọn tí a fi ilé ayé fún nìkan àlejò kan kò sì làwọn kọjá ẹsẹ̀ ogún ènìyàn búburú ṣe làálàá pẹ̀lú ìrora ní ọjọ́ rẹ̀ gbogbo àti iye ọdún ni a pamọ́ fún aninilára ìró ìbẹ̀rù bẹ ní etí rẹ̀ nínú àṣeyọrí ni olùparun àdìde sí ó kò gbàgbọ́ pé òun ò jáde kúrò nínú òkùnkùn a sì sápá kan fún ìgbà òun wò káàkiri fún oúnjẹ wípé níbo ni ó wà ó mọ̀ pé ọjọ́ òkùnkùn súnmọ́ tòsí ìpọ́njú pẹ̀lú ìrora ọkàn yóò mú bẹ̀rù wọ́n sì ṣẹ́gun rẹ bí ọba ti múra wọn nítorí pé ó ti náwó rẹ̀ jáde lòdì sí ọlọ́run ó sì múra rẹ̀ lòdì sí olódùmarè ó súré ó fi ẹ̀yìn gíga àní fi ike kòkò àpáta rẹ̀ tó pọn ni tí ó nípọn pẹ̀lú nítorí tí òun fi ọ̀rá rẹ̀ bo ara rẹ̀ lójú ó sì ṣe jàbàjàbà ọ̀rá sí ẹ̀gbẹ́ rẹ̀ òun sì gbé inú ahoro ìlú ìtàkété àti nínú ilé tí ènìyàn kò gbé mọ́ tí ó múra tán láti di alàpà òun kò lé ìlà bẹ́ẹ̀ ni ohun ìní rẹ̀ kò lè dúró pẹ́ bẹ́ẹ̀ ni kò lè mú pípẹ́ rẹ̀ dúró pẹ́ lórí ayé ẹsẹ̀ ọgbọ̀n òun kì yóò jáde kúrò nínú òkùnkùn ọwọ́ iná ni yóò jó ẹ̀ka rẹ̀ àti nípasẹ̀ ìní ẹnu rẹ̀ yóò máa kọjá lọ kúrò kí òun kí ó má ṣe gbẹ́kẹ̀lé asán kí ó má sì ṣètò ara rẹ̀ jẹ nítorí pé asán ni yóò já sí ìrè rẹ̀ a ó múṣẹ́ ṣáájú pípé ọjọ́ rẹ̀ ẹ̀ka rẹ̀ kì yóò sì tutù yóò sì gbọ́n àìpọ́n èso rẹ̀ dànù bí àjàrà yóò sì rẹ ìtànà rẹ̀ nùbí tí igi ó fi olífì nítorí pé àjọ àwọn àgàbàkebè yóò túká iná ni yóò sì jó àgọ àpẹ̀tẹ́lẹ̀ ẹsẹ̀ àrùndínlọ́gbọ̀n tí í ṣe títí àwọn ti dá dúró 35 wọ́n ló

0: owurọ abanisẹ aṣẹkọyọrí olórí ayé gbogbo ọlọrun àná ọlọrun òní ọlọrun títí ayé àìnípẹkun agbẹyíga ọlọrun ológo títọ ológo ẹrù akọdá ayé aṣẹdá ọrun oníṣẹ ìyanu alágbára ńlá aládé ògo onílé ọlá ẹlẹrìí ògo ìjìnlẹ ìfẹ ọlọrun kùtùkùtù òwúrọ agbẹyíga ọlọrun aṣeyínlọba ọlọrun ayìyínlọba ọlọrun torí bẹẹ fi wá sílẹ torí bẹẹ kọ wálẹ ẹẹdójú gbàgbọ ti wà ẹẹdójú ti jọ yìí gbogbo ìlú kọwọkọwọ ẹyin ọlọrun ẹjẹ ó dún gbogbo bàtà ń ṣe fẹ kórí ẹyin ọlọrun ò gbà fún wọn olùwẹ gbọgbẹ wa olùwẹ gbanyin wa lórí ọmọdé amọpẹ wa lórí àgbà amọpẹ wa lórí ọkùnrin amọpẹ wa lórí obìnrin amọpẹ wa lórí ìjọ alápapọ olùwẹ gbọgbẹ wa abániṣe òde ọrun ọba tí ń dáàbò ẹni ọba tí kì í fi ní sílẹ àbòyí máa jẹ òǹkà lórí wa aláàbò bó ṣe rì máa bá ṣọwọ lọ láti wákàtí lọ títí tá ó fi ṣàjọdún tájọ bó fi parí tọdún yóò fi parí kéwèkéwè ò gbọdọ kéwèé wa lọ ṣàgbà ògbọdọ ṣàwọn àgbàrá àwọn àgbàwọ ògbọdọ dùgbúlé àìsàn alágbádúrà àwọn ọmọ wa wọn ògbọdọ rààrin rà wọn ògbọdọ rààrin sọnù lórúkọ bàbá ọmọ àtẹmí mímọ ọlọrun ìyanu ọlọrun òtítọ mo tọrọ lórí onílé mo tọrọ lórí àlejò gbogbo àwọn tó máa rìnrìn àjò gbogbo àwọn tó ti rìnrìn àjò lọwọlọwọ gbogbo àwọn tó yìí máa rìnrìn àjò àbòyí máa jò ká lórí ẹnikẹni àbòyí máa jò ká lórí ẹnikẹni ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ ayò ní kò jẹ́ ó jẹ́ fún wa oṣù tuntun tó wà oṣù ayò ní kò jẹ́ ó jẹ́ fún wa ọdún tuntun tá a máa tún lọ wọ ọlọ́run ọdún ayò ní kò jẹ́ kó jẹ́ fún wa ọlọ́run ìyanu ọlọ́run òtítọ́ mo bẹ̀ yí lórí ìjọ yìí alágbára gbà kóso olórí ayé gbogbo ẹ gbà kóso ọba ọmọba ẹ gbà kóso olúwa fún ojúná yíwa ká ẹni ọ̀fun ojúná yíwa ká gbogbo agbára tó lòdì sí àṣẹ yín ọlọ́run aláyí májò lágbára lórí wa ọlọ́run ìyanu ọlọ́run òtítọ́ mo bẹ̀ yí mo tún yín bẹ̀ àwọn olórí ìjọ yìí tọwọ́ rẹ bí o bèrè ṣe ń ta kọ́ọ̀tù akọ́kọ̀ọ́kọ́ ẹ̀mí wọn máa tọ́ wọn ẹ̀mí wọn máa kọ́ wọn gbogbo ẹgbẹ́ inú ìjọ ìtọwọ́ rẹ látorí ẹgbẹ́ akọrin torí ẹgbẹ́ aṣọ́nà ẹgbẹ́ obìnrin ẹgbẹ́ ọkùnrin ọlọ́run ìyanu ọlọ́run òtítọ́ ohun téèyàn fi ń ṣẹgbẹ́ májò mú ọ wá alágbára gíga láàrin ẹgbẹ́ májà dákú ẹ̀dùn ọlọ́run ìyanu máa tọ́ wa mo máa fa gbogbo àwọn ọmọ wa tó wà nínú òkèrè lẹ́yìn ọlọ́run alàyè lọ́wọ́ ọwọ́ yín ọwọ́ yín má jò ká nínú ayé wọn ọlọ́run ìyanu ọlọ́run òtítọ́ máa bá wa kọ́ wọn àtàwọn tó wà bí àtàwọn tó wà nínú òkèrè ẹ̀mí ni wọ́n máa tọ́ wọn alágbára gíga mo bẹ̀ yín mo tún yín bẹ̀ lẹ́yìn táwọn ọmọ náà wà lọ́dún déyìn ọlọ́run ìyanu májọ ń rárìn ra májọ ń rárìn sọnù ọgbọ́n ọ̀run fi dá wọn lọ́lá òye ọ̀run fi ṣe wọ́n lógo ọlọ́run ìyanu ọlọ́run òtítọ́ àjọ̀dún wá dọwọ́ ọwọ́ ọlọ́run aláàyè ọba tí bùkún ní bí ọ̀wà rá òjò olúwa máa bùkún wa ṣé àjọ ọjọ́ yẹn bùkún wa lẹ́yìn ọjọ́ yẹn bùkún wa èrè lóbìnrin jẹ lábọ̀ ọjà ọlọ́run ìyanu jẹ àjèrè lẹ́yìn àjọ̀dún àwọn àyìn ọlọ́run àwọn àgbẹ̀ yíga adúpẹ́pẹ́ ti pọ́ owó ní forúkọ yín lókè ọ̀run jésù kristi olúwa wa.
1: Ní orúkọ Jésù Kristì, ní orúkọ Jésù Kristì, ní agbára ẹ̀jẹ̀ Jésù Kristì, bàbá wa tọlọ́run wa, a gbé ọ̀gá lẹ́ẹ̀kan sí, àwọn àdúpẹ́ o, àdúpẹ́ o, àdúpẹ́ o, àdúpẹ́ o, oriri jíjẹ, oriri mu, oriri mímọ́, oriri lílo, oriri lílàbọ̀rọ̀ bí aṣọ, àmọ̀ àdúpẹ́ o, bàbá mi wà gbọ́ ọ̀pọ̀ ẹ̀rọ. À ń lọ sóko, à ń lọ sódò, à fà padà, à fẹsẹ̀ dà, à ń lọ láyọ̀, à ń pọ̀ láyọ̀. Ifun gbogbo olùgbòdìmọ̀ gbogbo gbogbo ìyà tó ń lọ lágbàáyé kò ní kọ́ dọ́dọ̀ wa àmàdúpẹ́ o gbogbo ìforúkọ ọ̀rọ̀ ẹ̀ kìí ṣe mímọ̀ ṣe wà àmọ́ ṣe àwọn èèyàn ṣìkọ́ ṣùgbọ́n káwa ó lè máa fi gbórúkọ rẹ dání agbé ọ̀gá o ayẹ̀ ológo wá gbọ́pẹ́ wa ẹlẹ́gbàá rẹ̀ wá gba iye wa wá gbọ́pẹ́ wa wá gba iye wa ẹ̀mí mímọ́ ẹ ṣe o.

0: kíni pé mo ti da ilá rẹ̀ rárá.
1: Àwọn
0: obìnrin mo ti fẹ́ gbàdúrà fún
1: mi. Ẹsẹ̀ lẹ́dá kàndà òmìnir.
0: Kí ọkọ̀ yìí kó lè balẹ̀.
1: Wájú àkàndà òmìnir ní sàhà.
0: Nínú tí mo ṣe fún.
1: Wọ́n dúró àkàndà òmìnir ní náà.
0: Mo jó fún agbára fún jọ. Èyí tí kìí ṣe bí ti sáájú.
1: Ọkàndà òmìnir táárù ni mi sáà.
0: Nítorí láàárín ọjọ́ náà.
1: Ẹ̀yẹ mẹ́nu kàndà
0: òmìnir. Tí mo ní ẹmọ lọlé. Ìdí mẹ́ta ni.
1: Àdá
0: ó ní torí lọ́jọ́ náà mo rú àwọn kan sínú ìjọ
1: yìí
0: tí wọ́n ń se àwọn iṣẹ́ kan.
1: Gbọ́
0: kíyèsí
1: ẹ
0: tọ́ra láàrin o.
1: Ẹ
0: lo bí fìbínú wọlé.
1: Ó
0: sì ń fi kọsí.
1: Ẹ
0: lo bí ń wọlé. Ó lọ́ mọ ọ̀nà kejì sí. Ó sì fi léyìn kọsí. Ó rọ́ wọn níṣẹ́ láti yí àwọn ìlú
1: padà.
0: Èyí náà mo fi sọ wípé èèyàn mẹ́ta
1: wọ́n
0: tó wá jújọ
1: pẹ̀lú
0: àbẹ́là
1: wọ́n
0: wá tún nǹkan sí pé ẹ̀jẹ̀ olúwa jù ó
1: wà
0: ó ń bẹ lórí wa tó ló ti fẹ́ àmì òróró ó fi olúkalùkù wa tó má máa bẹni tú láì ẹ ó máa rí ní nǹkan òjò kan pápá àwọn ọmọ yá máa sọ fún
1: mi.
0: Mo mà lálàá báyìí.
1: Máa wá àkàdá.
0: Ẹ máa wà ní ilé.
1: Mẹsẹ̀ rẹ̀ dè ká
0: wá. A ní mo rí lágbájá.
1: Jẹ́ àkàdì mi.
0: Ó wà ní ilé wa.
1: Jẹ́ ní nǹkan kan
0: wú mi. Ẹ máa wọ wípé.
1: Mú àkàdá kan sá.
0: Ibo ló ti rí.
1: Máa gbùrú dẹ́.
0: Ilé wọn jìnà sí ilé wa.
1: Àǹdá àìkú.
0: A ní mo rí.
1: Ẹsẹ̀ àkàbà
0: mi. Nítorí kíyèsí.
1: Já kára sàn wú mi.
0: Mo fẹ́ ṣe.
1: Aláwa
0: máa dà. Àṣẹ ńlá kan.
1: Ẹrẹ̀bẹ̀rẹ̀
0: dà wù.
1: Ẹ
0: kúrò nínú gbogbo ojú tí kò yí orúkọ mo fẹ́ gbé yín ga níbi tí a ti ń ṣiṣẹ́ mo fẹ́ yàgì lẹ́nu níbi tí a ti ń kàwé mo fẹ́ yàgì lẹ́nu ẹ̀yin ọmọ
1: ẹ
0: ṣò títọ́
1: ẹ
0: sá fún gbogbo tó dàbí ọ̀run tó lè mú orúkọ burúkú tàbí ohunkóhun tí ò ní gbélé ga. Má kọjú o. Níní ní owó. Ẹ ó ní. Apọ̀. Asẹ́kù. Ẹ fi tọ́jú ilé. Ẹ tọ́jú aya. Ẹ tọ́jú ọkọ. Ẹ tọ́jú ọmọ. Ẹyin ọmọ. Ìrántà dàrá. Bírù mí ń mọ̀ dàrá bírù wa. Ó yẹ dìde kẹ́sì dàrá. Ó nítorí lónìí. Àtúnyí bí. Àtúnyí rà. Àtúnyí mọ̀. Àtúnyí ṣe. Nítorí kíyèsí. Èmi lolúwa. Èyí lè rí orúkọ mi. Èyí ni orúkọ mi. Tí mo sọ fún Mósè. Èmi ló jẹ́ èmi. Torí lónìí. Mo fẹ́ gbàgbára. Nínú èmi ló jẹ́ èmi. Nítorí kíyèsí. Wọ́n lè pinnu. Fún yín tó bá ti jẹ́ fún rere yóò máa ṣẹ. Àwọn náà ó sì máa ṣe rere. Ṣùgbọ́n tó bá jẹ́ fún ibi ojú yóò tì wọ́n. Wọ́n á sì wá rí pé èmi lolúwa. Ọmọ lọ́wọ́ rẹ̀ wá bèrè lọ́wọ́ rẹ̀. Olúwa bí mo ti fẹ́ rèé o. Ìwọ máa sọ. Torí èmi lolúwa èmi sì rí inú ọkàn sí ọmọ ọmọ ènìyàn. Káwọn àtà yáwà oníbèrè dáadáa o. Má lérò pé mi ò lè ṣe. Kò sí bó ṣe nira tó. Èmi lolúwa. Ọ̀rọ̀ ayé ìkáwọ́ mi ló wà. Àwọn omi ńlá. Ọwọ́ mi ò tó. Tá a bá kó gbogbo ẹ̀sìn. Ó dàbí ohun kékeré. Torí kíyèsí. Kò tó ọwọ́ mi. Kò sẹ́ni tó mọ ìgbé rẹ̀. Kò sẹ́ni tó mọ ìgbé rẹ̀. Béèrè. Má lérò pé tí ọlọ́run lè ṣe. Torí pé kíyèsí. Èmi ni mo láwọn púpá ní iwájú ọmọ Ísírẹ́lì. Ísírẹ́lì fi ẹsẹ̀. Wọ́n fi tẹlẹ̀ gbígbẹ. Èmi ni olúwa. Tí mo ṣe fún Joshua. Oòrùn kò wọ̀. Òṣùpá kò wọ̀. Béèrè. Fún ìran dé ìran. Béèrè. Fún ara rẹ̀. Sọ fún èmi. Báyìí ni oṣù náà Oluwa o ti mo fere odun yi na o ti mo fere ira n balaya o si ru mo nta ya ba tori jo yi nipa te ba nsa jo du o yo wa ma ri bi ko jo ko awon ya ma so fun yi pe ba yi Oluwa so ba yi Oluwa wi nitori na eyin omo mi ebe tori kiyesi bi ma le ba lo se kese iwo beere tori kiyesi niriri wo ri owa agbara bi Oluwa tori yo je iyanu bi oju gbogbo ile tori kiyesi ayo ni mo fun jo ibuko ni mo fun ore lala ti ki ton lala eyin omo mo so fun yi pe ayo mi ibuko mo mi ore mi yo fi yi sile alaafia mo bi fun yi ki se bi araye ti bi fun mi mo so fun yi loni pe alaafia olorun olodumare ase itura ko gba yomo re owa agbara re ko mo fi sile ebi re ko mo dagbere fun gbogbo awon ton lo bi oko ati ada olu omo fere kini wa sile iwo ni ko ma jo olorun wa awo si ma je ni o ni orugo Jesu Kristi oluwa ma
2: amen
0: ejo ti afiku oluwa ni ka ma gbadu o ohun to le de ki ohun to pe ni sibu wo ko bere ni Nigeria oluwa ni awon ma le a ko bere ko bere oluwa ni oluwa ri awon awon wo pe ah ja si mo ta fe ni ejo ni wa ni ma fun mo lo I don't know what to do.
3: Amen.